ayẹwo leta mọra ge ọni jesu ọyẹ kí yóò pe a àwọn ọ̀sán òpè àná ẹgbọ́n ní bùnbùn tá ẹ dókè rí ge ọlọ́run jáde ọ̀vá dé wọ́n àgbọ̀nà náà àmì mìíràn afá tó ní omi bẹ́ẹ̀ mà alẹ́gbọ́kú mà lé ọbọ̀ kì í ádámà ní. John the Baptist ọ̀yí hí ọlọ́run tá ẹ kíkè ge jesu ọ̀vá dé àwọn náà yẹ pọ́ṣọ̀ bọ́ ẹ pẹ́yìn lé rẹ́kọ̀ọ́ náà rẹ́vá dé wàgbọ̀n iná kò méje náà wẹ́wẹ́ gbé kẹ́ jesu ẹkẹ sì mèrí ọdún náà rẹ kẹkì elizabeth ẹyìn náà rẹ tá ìdókèrè mama gbé ọ̀nà akọni omi òkun à sọsọ nóbla náà wà pé wọn ní ìbèrè kọ à ebe ni john gbẹ ọ̀rọ̀ náà wọn àwòtọ́ náà dókèrè mọ̀ wọn john wọn wúlọ náà hàn ọ̀nàgbà náà hàn wọn lọ ọ̀nà sí ìsìnyà òjé ọ̀rọ̀ náà wòtọ́ ni ẹgbẹ́ náà rẹ bí jesu lórí yìí ó wò kàkiri ẹ ní ẹbùsùn ló bí àná ẹ náà yẹ wò lọ ẹ máama máama ẹ mi ṣe ìnàgé ọ̀nà ìṣó ó kàkiri rẹ jí ọsùn ló bí àyè fún ó dẹrẹ ìwé rẹ kí sàásì ẹgbà ọsùn ló bí à ọ̀nà ṣẹ ní ìlú ẹni kọ́ náà ṣe mi wọ́n mọ̀ pé kíákíá rẹ jí wọn rẹ wí má rẹ sábọ̀. Now on a guide, my kehi, heavy, only a very no man said it, Tom Swigby. Now I bed okay, and I want to be in a bed okay again. Whether I get the little yakke, or no little money. Get in a bed okay, and then I'll put yakya. Nay, any person of Bama, Tamau. I heard a pejaka never yet, no, it is me or that me, ma. And I will order a car, any keke no jani, ni nagbebuto, nahalu. Tẹ jí ọ̀nà péjaga owó kan náà yí ikọ̀ àkọ́vẹ́n náà rẹ ta ẹ̀dọ́kẹ̀rẹ́ bọ́ ìhín ẹ̀rẹ́ ni ẹ̀rẹ́ kì í moses lọ́rẹ̀ rẹ́wà míhù mẹ́fà ẹgbọ́n ìfàhàn ta ẹ̀dọ́kẹ̀rẹ́ ẹ̀rẹ́ ni wọ́n ní macho epiphany náà rẹ rí jésù má ẹni ẹ̀mà nímalẹ̀ lẹ́wọ̀n kẹ́ dat ọ̀rẹ́ kí ọ̀nà ẹ̀fà lọ́wọ́ àrẹ ní ọ̀ní ìzẹ́ nàná mi rí ọ̀rẹ́ kí ọ̀rẹ́ àná ọ̀hún àrẹ ọ̀nà gbà kí ọ̀hà sí sọ̀nọ́bla ọ̀rẹ́ àlọ́ yìí máa ẹ̀rẹ́ níyàn yìí rẹ̀ kọ́ rẹ̀ máa níyàn náà yọ gbèsè ẹ̀dùn rẹ̀ ìlú wọn yìí nàjà ni à wọn ni ọ̀bọ̀ wẹ̀ kùdù wá ṣàmà ní ẹ̀ ẹ̀wọ̀n àtànà but wọ́n yìí zẹ́wọ́ bọ̀dá mẹ́kànlá máa lù ìyún ní ibi àwọn ẹ̀jẹ̀ mẹ́ na bá náà wọ́n kún jẹ́ mẹ́ ọ̀n tàn náà yẹ̀wò kí ó lò rẹ̀ jí wọn màmá sàbọ̀ agbèfànà àtàlẹ̀ bọ́ọ̀ rọ̀ ìta máa wọn but wọ́n yìí rẹ̀ àti ó dẹ́ kẹkẹ̀rẹ̀ ẹbí náà rẹ̀ bíọ́ ẹni àrẹ làbíọ́ ilé dé èmi wọn bì í ó tọ́ bẹjọ ẹjọ iye yìí ní nazareth dati gbọdọ agbọdọ ìwọ kan di ibùbọ ikoko kan di ẹnìmọsẹ wọn adìní ẹdìní sí pẹpà dì sí pẹfà alágbọdọ ẹran tọ yìí ẹran mi ẹgbẹ abáyì ẹnìmọsẹ ẹmi sọ nàgò sọgbọdọ olómi sọgbọdọ ẹnìjọ náà káàkiri ó tọ egypt ẹnìyìn náà rẹ gbé karùnún àfọ ọkọ kẹfì jẹrẹ ọ ẹgbẹ ní kí ebiuki náà sọrọ ẹni ebiuki. Ẹgbẹ́ náà rẹ̀ fìtẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí upa náà rí kì fìtẹ̀rẹ̀ rẹ̀ máa gbé náà ẹgbẹ́ náà rí fìtẹ̀rẹ̀ àti gbé náà bòlí gbé náà fò gbé ní òkàná rí gbé náà rẹ̀ míì omi ẹ̀fà lọ́rẹ̀ yọ omi ẹ̀fà kàgbọ̀n rẹ̀ gbé oṣùn ló gba jí rẹ̀ jágbọ̀n rẹ̀ yẹ. Àwọn ẹ̀rọ tá àkíló dà ọ́ gbé ẹni ó tú ẹ ní ibùsùn ló gbáná yóò kẹ́ mọ́ mọ̀nà kí iye kí jésù kristi ẹbọ rẹ yóò yẹ wọn kùtọ náà wọn náà ṣe yín náà tamọ wọn kí ọyọ bàmà kpọrọ níbi rẹ gbé kí náà ṣe iye kọjá ẹbí iye kí ẹsùn náà míẹ iye kí àti rẹ hàn ẹjọ ó dẹni arẹ yóò tó ẹ bí ẹbá rẹ ṣègbèrò tọ rẹ rí ẹbí.
ohere gbe no jai no re kan oya se gbe loto niyan ebi erai no na sabo wanre ubo ke ye si eri no re wanre ye si ani je Christ na bi Nazareth ona e tamu ma wo ni ilu eni na ye eni na beke lu ye no oye na re apu keke re apu keke e hi eri na re gwa no emi e beke onu wa ni ona se ni no mwe oni oni ye no re ka ye o se ba totaje na re ne re le ke e bo re don wa ni ka ka lu eri ma ni iro re ja mare re bi emi gbe no e tai emi gbe no e tai bi ulu eni ko re gbe mare kan emi no e tai gi we hi yo wo ma ni le gi me ka lu mi ni aba me e yo na aba me je me re na gbon one ke ebe no ke ai nu ma ye che ba na ilu ku na e gbon na dokere no yi uno gba no ziva uno no zi isinya ogbo iva ona oi le orita no kimi no ko leri udure ere no dega mo popo buduge mami jesu mami jesu e ma jo gbera ke bo ki tona tana ona kimi no ki rahun na ke no re ko amure no ma re mi amu popo gre da go ge e ma ni oya e lebi ebo kare alu bi ke emi okan wi o ha nambo bo jere agbon so ona o ze no na bi he ro ko gbere e so mo de ka ye ni e na ke ni o lo ni na re ne ko ke ke no yi o lo mo wa ma sabo le na zo gbere ma pe ke o jebe ni me o ta do kere na bo ni ilu emi e ha nya o jina o na ma ta do kire wo ele na ni ma ka e ho ma le bare ate ni e ta na ye keke e bi Jesu Kristi re yen ye o na gbona bo ni bare ro e ya keke no ye ni ma re yi o yu re bo o ye mi o bi bi o re o na pa sa bo mi o pa o ko ni re bo ma wo ta e de de na a e ta e fu a te mu re bo re pa re bo o si e mi mo o si even no more mo sa sa ho na le na masabo no ni mi fa ni e de no kiki ona ina me bu ro se na e de no va de me bu ti oni ilu emi oni ihin o nya o bi ro te babu ba kwen me ni aka

Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Ọlágadé Ọwọ́labí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ọ̀wọ́ngógó gbogbo nǹkan amáyédẹrùn ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń farahàn lára àwọn òṣìṣẹ́, ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ nígbà kan rí ní ìpínlẹ̀ Edo ti fi èròngbà rẹ̀ hàn láti díje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà. Àwọn agbébọn ya lo ibùdó àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Wọ́n sì ṣekú pa mẹ́ta tí wọ́n sì ṣe àwọn méjì tó kù yánnayànna bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣe pọ̀pọ̀ sínsin ọdún àwọn òṣìṣẹ́ káàkiri gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí, òun náà ni àwọn òmòye jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí ó gbówó lórí ó ti jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣìwàwù, àti pé ó hàn lára wọn wípé nǹkan kan ṣẹlẹ̀ tó gbòdì, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ gan kò fi bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́ déédéé, ní èyí tí ó ń fa kùdìẹ̀kudẹ nípa ìpèsè àwọn tí wọ́n ń pèsè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-iṣẹ́ ajé gbogbo. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Comrade Solomon sọ wípé bí gbogbo nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ owó epo tó gbówó lórí, ó ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣọ́ ìrìn wọn rìn, pàápàá jùlọ nípa àti máa farahàn ní ibi iṣẹ́, wípé oníkálukú wọn ségesège òun ni wọ́n ń ṣe, àti wípé nígbà tí nǹkan ò bá rọrùn, ìrònú ènìyàn kò ní dọ́gba. Ó wá fi ti ẹ̀gàn ṣàpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò rí bó ṣe yẹ kó rí, ó jẹ́ kí òun gan wá bọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti wá iṣẹ́ míì láti fi kún iṣẹ́ ọwọ́ òun. Ó wá rọ àwọn ìjọba wípé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe ìgbìyànjú tiwọn, ṣùgbọ́n

llena. Oye, rete urebo y Jesu Christi di aquel viejo hoy no hindi vi Passover ane mi pe nma no na lu e do si upa e ji agbore gbe bi yen ka mo re gbe jam do na o ma na ma ka le onu yin e ko e de ji agbore gbe ma le onu le ri ko na ma ka ri ta le na yen ko e re gbe no re hin olo re ji won e mi re gbe ni Jesus Christ yen ko re gbe na e ro na bo olo o ino re ji won de ni e ve na ri na re bi o nare nege upon a regule bando egeni ame orusun po bando ege ni sege nare nege obu hun cross ana ro ni ane be no ni mi o maria ni re na ehon ege no re ta lo ya ma lo ga re pando a jokun ene ni nare gbe emi o ha yo no re ji ebi o ta ko hin re yo dokere ma ye osan bla ohun but reji ohan o egbe soria reji ma ona he yin ni son bla mo boje no ma en no si no re ka ode no jae bi yin na no ilu keke do re ri ni mi e fa reji ma re gbe reji a re a mo re gbe ona gbon ani Jesus Christ na o to mo re gbe ma ma gbe re gbe e na eni e bo son bla ke mo bo ta reji ma lore yo ege ono mi oye ono mi aba ege ni ono aba da iwe ta ono akono mpo mo pa no ze ba ka heo e ni ka heo na o ma ke ni ma ka kane lande e bo e ta e be ma ke fio e ton ma re re le ni re ha ono de ni ono are ku ma kre be ku be re ki ono lo ko e ni ma re yi no yi upe mi ko he ni no rezo egberima no yi odet mana mi mi efa o wa mugia re si upo pare ji ono kopo re mugia bi odanera ni ebu sonu ba re ta edokere ebe bere mi ko in mare karo yi bi ege egiriwi no re si odet mana mi mi efa Hebrew tona dokere Hebrew ebele bi Hebrew gbe uno gba no zi nyo uno no zi ise nya oje ge ki ma o ma won ma re ki ene na ha fe gi fe ki salwe ni lwe ni ko ina wo de re gbe ni ze no na ki ono e muja pataki bo ono po no muja no yi ono pe shakia bi pe are ora re gbe na re ma o pe ya ga nebo ọlọ́run ṣe bá náà wọ́n kí ọ̀nà olókì jésù náà rẹ̀ ní owó kan káde ọlọ́run rẹ̀ mú ké èrí ìrùlẹ̀ kì í yẹ kọ̀ ẹ̀ rẹ̀ ní ẹ̀yẹ́ rẹ̀ àmú ìgbéná rẹ̀ lọ́rẹ̀ rẹ̀ vàárẹ̀ ayé pọ́n pàkì sọ̀rọ̀bìlà èyí ní ọ̀pọ̀ sọ̀rọ̀bìlà nàgínà gbọ́ ẹ̀gbẹ̀ fana atamawa yewu atamawa ge oni jesu na o ki yo pia a na so pia na e bo le bumbu ta do ke ri ge o ra ja ro over the one agbona no a mi me wa fa to ni o mi be ma ale bu kun ma le o bo ki adama ni John the Baptist o yi hi o ra no ta e kike ge jesu over the a na ye po so boy pe ge ni re ko no re ba de wagbon ina ko meji na wewe gbe ke Jesu eke si Mary ona na eke ki Elizabeth e ni ore ta do kere mama ge ona ko ni omi ohun a so so no bla no wa pe wan mi ebere kwa ebe ni John igben ona o ma wo to na do kere mama John won wi lo no eh no ba no eh kulo no zi isinya uje ona wotoni ele na re bi Jesu no re yi o wa kere eni e bo so no bla na e na yewu
yo mama mama mi shi na ge ano yi so o ka kere le ji o so no blai ki o de ri le ki sa si egwa o so no bla na ze ni uwe ni ko na ki mi no ma bi sha kia de ji ma ri ma re sa bo na wo ne gwa ni ma yi ke hi ke bi o mi o ka kere normal série ton segbe na wala be dokere ona wonu bi na bi dokere gini we da ye je lolo ya keke on lolo ri ma ni kere na le bi dokere ni e le don pe jaja ni ene bo so no bla na ta ma on aye de pe jaja na bu ye no ide ki o ri abi ma ara wo lo re kan eyi keke no jai ni na gbe bo to na halu te ji ona pe jaja bo ka no ji iko a ko vin na re ta e do kere bi boy hi ele ni ele ki Moses no le re ma fi un re ma mi un mi enfa e gba fa na ta e do kere e ye ni oni ma cho epiphany na re ri Jesu ma eni e ma ni ma le le o ke that o ki onefa no ha ni oni ze na na mege o hio o ria no o aware ona brahi o asi so no bla o ra le ima ele ni nyo ire ko re ima ni nyo na yo be ze du ra ni luan ni no ja ni a o ne ma bue we ku du a chama ni ya ni mai kwa no ire that ire ani jesu na itu bota ma e wa ta no but when you say, "Oh, make me mad," you, you, if you have a gym, na bano wo kung gym, on that night we can allo the gym. Mama sabo agbe fanu ka le boy roll tamawa. But my idea is ude de kerande. Every no na rebio ni, are labio. Ile de mi mwa bi, oto be joy ye ni bi Nazareth. That is bura agbo ni wo kan dey bu bu ko ko kan dey ni ma se mo ade ni de ni si po pare si pe va ara agbo de ara mtoy da ra mi o gbe abai e ma ni le emi so no go so no bla olomi so me na jo no ka ki o to egypt e le ni na re gbe garun afo o ko ke fichere o e le ni ki eduki na so we ni eduki e le na re fichere o ki upa no ri ke fichere ma pe na ile mi o gbe fichere a ri gbo le bo ni gbe na afo gbe ni o kan ri gbe a no re mi umi efa no re yo umi efa ka gboro igbe o sun lo gbaji e ja gboro ye ana e go ta ki do da o ni e no tu eni e bo sun lo bla na yo ke mo re mama e je re de ko we ke o no bo o ki mara ke iye ki Jesus Christ e bo re o ye wo ku to na ona se yin no ta ma wa ge o e ma ma poro le mi le gbe ke na si yin ko ge mi yin ki eson na mi yin ki na a kire he je o de na re yutu bi e bare se gbero to re wi e bi o re mi gbe no jai na re kan o ye se gbero to ni yan ebi erai no na sabo wanre uboke e si eri no ere wanre iye si ani je Christ na bi Nazareth ona e ta mu ma lo ni ilu emi na ye emi na beke lu ye no o ye na re apokeke re apokeke e hi eri na re gwa no emi e beke onu wa ni o na se mi no mwe oni ẹni yẹ lọ rẹ ka yi ẹ ṣe bá tọta je na rẹ lẹ pé ẹ bọ rẹ dọnu wa ni kaka lu ẹyin ma ni irọ rẹ ja ma rẹ rẹ ri emi ri gbe lọ rẹ ta ẹ emi ri gbe lọ rẹ ta ẹ bi ulu ẹni kọ rẹ gbe ma rẹ kan ẹni lọ rẹ ta ẹ ri wẹ hi yọ wọ ma ni lẹ ri mi ka lu emi ni abamẹ iye wọn abamẹ je mẹ lọ na gbọn. Ona ke ebe no ke ayinu ma ye che ba na ye look na ye gun na dokere no yi uno gba no ziva
lọ́nà sí ìsìnyà ọgbọ́ ìfà ọ̀nà ọ̀rí ọ̀rítà náà kírin náà kò mẹ́rí ùdòrè ẹ̀rí náà dẹ́ka pọ̀pọ̀ ùdòrè ẹ̀mámi jésù ẹ̀mámi jésù ẹ̀mámi jọ gbéra kí ọba òkú tọ̀nà tànà ọ̀nà kírin náà kí ráhùn náà kí ọ̀rí rẹ̀ kó àwọn rẹ̀ lọ́mọ ẹ̀rẹ̀ mi àmọ̀ pọ̀pọ̀ ìrẹ̀ dàgọ́ gé ẹ̀má ní ọ̀ọ̀yà ẹ̀ẹ́bí ẹ̀bọ̀kárẹ̀ alùmí kẹ́ ẹni ọ̀gbìn orí ọ̀hánà bọ̀bọ̀ jẹ́rẹ́ àgbọ̀n so ọ̀nà ọ̀ẹ́ jẹ́ ẹ̀nà náà ìhìn ẹ̀rọ kó ìgbèrè ẹ̀kọ́ ẹ̀mọ̀ rẹ̀ káàdì ẹ̀gbẹ̀ ní kí ẹ̀nà kí ni ó lo ní nàrẹ́ nẹ̀ kó kẹ̀kẹ́ náà yí ó ló màwá màsàbọ̀ lẹ́ẹ̀nà zọ́ ìgbèrè wọn kẹ́kẹ́ òjèbè ìmẹ̀wò tàdó kéré ẹ̀nà gbọ́ ní ìlú ẹ̀mí ìhànyà òjìnà ọ̀nà àmà tàdó kéré wọ́ ẹ̀lẹ̀nà ní máa ka ẹ̀họ̀ ìmọ̀lẹ̀ bá dẹ́ka tẹ̀lé ẹ̀ńtàrà yẹ kẹ́kẹ́ ẹ̀bì jésù kristu rẹ̀ yẹn yẹ gbọ́nà gbọ́nà wò nígbà rẹ̀ rọ̀ ìhìá kẹ́kẹ́ náà yẹ ní máa rẹ̀ yìí náà yún rẹ̀ bọ̀ ọ̀ yẹ mi rẹ̀ wẹ̀ ọ̀ rẹ̀ wọ̀ náà pa sàbọ̀ mi wà fa ọ̀ ní rẹ̀ bọ̀ máa wọ́ ta ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀nà àyẹ̀tẹ̀ àìfọ̀ àtẹ̀ mú rẹ̀ rẹ̀ fa rẹ̀ bọ̀ ọ̀ kí ẹ̀mi mọ̀ ọ̀ kí ẹ̀mi mọ̀ mú ẹ̀mọ́ ẹ̀ sa sáhó náà lẹ̀ náà má sàbọ̀ mi ní mi ẹ̀ fa ní ẹ̀dẹ̀ náà kìkì ọ̀nà ẹ̀yà mẹ́wò rọ̀ ṣẹ́ ẹ̀nà ẹ̀dẹ̀ náà bá dé mẹ́wò tí ó ní ìlú ẹ̀mi ọ̀ ní ìyíyan ọ̀yàn òjò rẹ̀ bàbú bàkúnmẹ́ ẹ̀ ẹ̀dẹ̀ àkàrà rẹ̀.